0: mẹ́pàjọ́.
1: Ìdí ìyọ̀ All Radio. Iyom ye kere wer kwaro.
0: Alijani wiyu gogo.
1: Mar mẹ́pàjọ́. Ìdí ìyọ̀ All Radio.